0: lórí Medusa.
1: Mákún nígbà tí lọ́n sọ, èmi lọ sọ, èmi lè sọ. Ọlọ́ṣẹ tẹ̀tí mọ̀ sọ, ọ̀rẹ́ wà tàbí mọ̀ sọ. Gbadé sórí, fún sí ọ̀gọ́, mi ò mọ̀ bọ́ sórí, mi ò ṣe é gbọ́. Ọmọ mọ́mí gan mo ti.